0: kẹwàá ní agogo méjì gérégé lọ́sàn-án trash commune attempt 2026 nkọ wọn ṣe ìgbékalẹ̀ àkọ́kọ́ ti ètò yìí mẹ́wàá ni àwọn nìmẹ́rò tí wọn yóò jẹ àkọ́kọ́ ni nìmẹ́rò tí yóò ṣí tìké náà tí ń ṣe grant radio wáyé ní 27 november ní niamey ní niger lọ́hùn-ún tẹ́ fi jẹ owó títí lọ dé ogún mílíọ̀n owó ilé wa pẹ̀lú àwọn nǹkan tá a mọ̀ sí prim mìíràn nínú ọ̀sẹ̀ náà ní hòtẹ́ẹ̀lì tí ń ṣe ti niger lọ́hùn-ún kò tún wá tó síbẹ̀ o àwọn nìmẹ́rò mẹ́sàn-án tí ó kù ń kọ́ àwọn eléyìí ni wọ́n jẹ́ kí ẹ jẹ ayò láàrin ọgọ́rùn-ún mílíọ̀n owó ilé wa títí dé ọgọ́rùn-ún márùn-ún owó mílíọ̀n ilé wa ní ọjọ́ jímọ̀ ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá tí a wà nínú èyí nìmẹ́rò yìí yóò jẹ́ nìmẹ́rò tí ẹ ó ta ní niamey lọ́hùn-ún ẹ fi ogún pọ́hùn owó ilé wa kí ẹ fi ta etoile 590 etoile 1 ds lnb sr òun ni ó ni gbogbo ore tí yóò kó fún gbogbo ènìyàn lápapọ̀ lọ́wọ́.
1: L'apôtre Suleiman Johnson de Omega Fire Ministry du Nigeria, rempli du Saint-Esprit, vient au Bénin. Oui, c'est à travers une grande rencontre de prière et d'évangélisation qui aura lieu sur le terrain de sport de Midombo à Akpapa tous les matins à partir de 8h et les soirs à partir

90 tí ń ṣe ti LMDSR ní àwọn àyè tí wọ́n ti ń ta àwọn ayò wọ̀nyí ní agogo mẹ́jọ agogo mọ́kànlá aago méjì aago mẹ́fà aago mẹ́jọ alẹ́ àti ní alẹ́ ní òru nìyẹn Transcommune Attente 2026 àgbàyanu ni eléyìí ó jẹ́.

0: ṣe fẹ́ràn láti wo PSG ṣe pẹ̀lú ìràwọ̀ kẹta nínú League des Champions kàbí kí ẹmọ ẹni tí ó gba La Liga láàrin Real Madrid àti Barça. Tí Kane bá dé ní 2027 tó máa di tó nira láti yàn kàbí bẹ́ẹ̀ kọ́. Nítorí náà ẹ wo gbogbo ẹ pẹ̀lú Canal Plus. Àwọn amòye wa ń bá yín lọ pẹ̀lú eré ìdárayá àti ìtúpalẹ̀ tó jinlẹ̀. Kí ẹ lè má pàdánù kankan nínú ìdíje àti àwọn ìṣẹ̀lẹ̀ pàtàkì. Canal Plus ó ju eré ìdárayá lọ. Lọ́lọ́ ìyẹ̀rù abọ́ni Canal Plus yín kẹlẹ̀ ní àǹfààní ọgbọ̀n ọjọ́ lọ́fẹ̀ẹ́. Tí ẹ kò bá ti jẹ́ oníbàárà Canal Plus decoder HD wà ní àpò mọ́hún péré. Láti Formule Access pẹ̀lú gbogbo yòókù ọ̀fẹ́ ló bá dé. Tí ẹ fi lè rán àǹfààní ìgbà ẹ lọ sí ibùdó Canal Plus tó súnmọ́ ilé yín fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Canal Plus ojú eré ìdárayá lọ.
1: Mẹ́tí tóbi tòsí mi. Mi ma lọ nu iwa pin fo sape pe akulun gbeda to me ti re suso dote wonu edu fo so ku podo yesin sen wata me sin pe gudunu mi o ni wa mo kan ton latin lo tin pe ro sumemi re sin asanton ko aton ku igogbe ka je ko so sin asanton ene gogbe ni wa pligidi mo kan ton e tuto me da ko e loro mission international pour la restauration humaine et l'éveil mir so dote yo e wa nayin te ngbeju bo me da ko ndo da ito yesin sen wa to Emmanuel Adankan e pe mi ko nana kan lo da apa pe mo kan ton mi tun ji kogo ji no gbe jalo na wa mo yin do be ji gante karu kuku e wa pligidi da ho eyin korukun e nego ene we so do te ndo poropo mi ton me ra ho ndo da ito Emmanuel Atakan e ro poropo mi ton da ro ji do pe etin lo tin gbe ndo poropo mi ton te ni gbe lo sun me mi de sin asanton ko atonu ko atan gogbe wa je ko yan so sin asanton atan gogbe do poropo mi ton mi na do tonu wa pligidi ene o we le bi ndo foro no keten to pa ton ji be sin gante we adare be gbada ni wa je kan tan ton dari me do popo mi ton ero mi da buru mi na lo po bo pe da pe eneyan eyin fo sa pe pe gidi da ko eneyan era dupo mi ko
2: Eh bien, vous êtes à l'écoute de Radio Tokwa. Il est exactement 16h19 et vous êtes dans l'émission Week-end à tout va.